0: Ekwele Ankori Shiri Shileni
1: Benny
0: Nye De Yoruba Kini Awon Tonje The Oldest Profession On Earth Kino Ma Ankpe Won Tori Mi Mi Omoye In Yoruba
1: Sawa La Lufa
0: Awo Shalufa ni oldest profession.
2: Alufa ko. Awa nbe na.
1: Awa I o tagba na alufa wa.
0: E to bo well, Shalufa ni. Ah, an kon kon tutu lojojumo.
1: Now I mean ma wa.
0: Awon wo lo tu wa.
2: O ma npe awon kan ni escort bi o mo.
1: Sawo to nsewo.
2: No, won ko si nkan to nje escort.
1: Asewo.
0: Asewo no ma npe won ni. Asewo
2: ni. Rara o.
0: Asewo is she Yoruba word ni asewo. First saying ti mo ever gbo nigba mu kokko de Australia obirin kan o bu enikan to ba ti fe buyan ani pe ton ba te fun lowo ko se owo nile asewo ko ni mo se mi jere
1: e buburu ku niyan pe ko tun nile se
0: we be li bobo e goto
1: ma ro en to ko kini ko kokko lo ronu nkan to ma so ko to da oro yen le ko ma lo si so
0: wa lo si so
1: ore to ba lo ni o ron lowo nbi se
2: iru iran lowo
1: iru iran lowo wo
2: ti wo baba e so pe emi na ran lowo
1: lo ba to
2: ejo ran ra yin lowo
1: no wonder not nkan to se npe si trat na ni
0: okay o ti ye mi o ti ye o ti
1: o ti ye
0: o ti ye
1: Yawa e ma ni o ye mi. Ibi to so de gan o ye mi.
0: A tu gba won letter kan. Olotu Ola. Se ma.
2: E je n ba yin wo awon letter yin na. Ah. Olotu. Nkan be o.
1: Eyan wa.
2: Nkan be. Awon kan won ko letter si wa o. Won ni ka jo ka ba won da soro yi o. Ipe awon ni ololufe kan won le ti jo wa so won le ti won ti debi to pe won ti fe ma di tokotaya
0: oro ti wora
1: oro ti wora
2: owo ti wowo sugbon o wa se kayefi bi pe obirin yen na ma add value sarai to ba fe jade
0: iyen da
1: Eje ba tu add value yen pale.
2: O pe kiyan wa. Ko tuntun ra e se.
1: Se bi awon padded kini ton a pad from panty yara.
0: So se ko ma lo padded ni.
2: E ni su. Won
1: ma na won sokoto si ton wo to je oni pad.
2: Bom
1: na man
0: ni toto. Emi na o ya mi lenu mo ro pe ni kekere ngba ti mo ndagba. Pe ba ni gbogbo yan se wa ni di ni si.
1: Ni di license.
0: Pipo ni gbogbo won agba ta ndagba
1: party wa nisin to ma wo sabe aso
0: ele ni baya bi well
1: adie tempto
0: ejo esoro ite ma biru o ya mi lenu kini e o ti wa lokan mi mo ti wa safe space ti ma ti so pe kilo de nigba ta ndagba bo ni gbogbo won wa to wa kan wa se kan wa nu nje ton je ni nisin ni to je pe gbogbo yan de be si ni ọrẹ ti ní kini ńlá
1: ti wà ti hips ti badi wà
0: kàyà
1: wà
0: olùwà
1: enhancement èyí tó pàkùmọ́lé wà
2: oríṣiríṣi ni
0: wọ́n tún pàkùmọ́lé
2: enhancement ni
0: mọ́dé tí wọ́n wọ́n máa kọ̀ wípé a bo generation àbí ṣé ibi ló ń pa àwọn girls nígbà tá à ń dàgbà nìtàn
1: àbí kí ló dé tí mo mú ọ yọjú enhancement ni ayé ń lọ
0: ayé ń lọ
2: bò
0: so tá bá wọ yàrá tó ta paná oríṣiríṣi a máa jábọ bí 3 kilograms àbí 3 to 2
2: ẹyin ẹni sùúrù
0: ẹ jẹ́ kí parí
2: so ẹni yẹn máa enhance ara ẹ ó dẹ̀ rí ó rí bọ̀bọ̀ iná ó náà
1: ó débẹ̀
2: ó níṣan ó irun ẹ̀ kún funfun fọ́ ó níṣan ó náà
1: géńdé ọkùnrin ni
2: wọ́n dẹ̀ ti jọ wà tó bá dọjọ́ iná wá ní òkè o wípé káwọn tiẹ̀
1: kan lọ le
0: kan lọ beach
1: kan lọ beach àbí kan lọ le
2: àní wọn fẹ lọ beach
0: ọrọ dílẹ nìyẹn
2: wọn fẹ lọ beach ni
1: okay
2: so ngbà tó wà ó ṣáà ti ń bẹ ọkùnrin ni àbọ̀ òrìlì láìkí ẹ ní ohun ò tiẹ̀ láìka àti máa dé bi omi nkankan
0: ó bẹ̀rù màmí wọ̀ta
2: pé kì í ṣe iye bẹ́ẹ̀ ṣe pé àwọn tí wọ́n bá
1: àwọn kan ṣe ń lu ẹ̀ lódò
2: so wọ́n ní òkè ẹ ṣáà jẹ́ ká lọ sílé ká kọ́kọ́ lọ wọ ká lọ yíra padà ká wọṣọ tá a máa lọ fi swim so ìyàwó débẹ̀ lady débẹ̀ ó bọ́ gbogbo
1: enhancement látòrí ọkọ bá wig
0: olúwa
2: kò sí wàhálà ṣe mọ̀ pé ìyẹn wà
1: obìnrin máa ń ṣe
2: bó ṣe ṣe tán lọkùnrin náà bẹ́ẹ̀ sí
0: ọkùnrin náà ń bọ kí lọkùnrin máa bọ́ lára ẹ̀
1: ẹjọ́ olóòtú ọlá
0: ẹni sùúrù ọ̀rọ̀ yìí ti ń
1: dìkan mí o
0: kí lẹ nọkùnrin bọ́ lára ẹ̀ lọ
2: kọkọ bọ wíìgì títí ẹ
1: so irun rẹpẹtẹtẹ ni o ṣe ṣan yẹn wíìgì ni babade
0: ṣá ọkùnrin ṣe
1: wíìgì ọkùnrin wà
0: wow
1: ẹ ṣá ọpá àwọn kan wọn ti parí
0: ó yẹ kí n játa díẹ o
1: ẹyin ò parí nǹkan tó ṣe yẹyin nìyẹn ẹni tó bá parí ẹni kan ló mọ
2: àmọ bó ṣe máa tún ra ẹ ṣe
1: ẹni tó kan ló mọ enhancement ni kò ẹ
0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run
1: ẹ̀yin ò kò sí nǹkan tó yẹ
0: ọ̀bùrú tó fún wa ní irun
2: pa tó dẹ̀ tún yá bọ̀dá ó yọ ti ẹ̀yìn
0: ẹ̀yìn olúwa o
1: ẹ̀wà o ṣe pé dẹ́ńtọ̀ ni bàbá bọ́ sí ti
2: ṣe é kì í ṣe dẹ́ńtọ̀ ni gbogbo ẹ̀ náà bọ̀ tí tó ṣe pàtàkì jù
1: ẹ̀wà
0: wọ́n fi tara o
1: wọ́n yọ ẹ̀yìn obìnrin yẹn ò ti tẹ wọ enhancement yẹn kó padà lọ síbi tó ti ń bọ
0: ẹni ẹlẹni
2: ṣé ó ṣáàtì pé tán ti jọ wà yín ò já bọ ná
0: tó tọ́ dẹ̀ ni
2: ìgbà tó yá ó bọ́ ti
0: apá ó ti ń feel free ni
2: ó bọ́ ti apá
1: tó ti ṣe pé
2: iṣan yẹn kì í fẹ́ kí iṣan ni
0: wọ́n tún ṣe yẹn ni
2: ó dẹ̀ ti ṣe ti six pack
0: fàbú nìyẹn òun gangan ni báyà dìwẹ́
1: obìnrin yẹn láàrò tẹ́lẹ̀ o bàbá yẹn gangan ni
0: báyà dìwẹ́
2: òun gan sọ́pọ̀ ò sí bẹ́ẹ̀
0: ok ó ti yọ ẹ̀yìn
1: ó ti yọ iṣan lápá
0: ó ti yọ six pack ó ti tán yẹn àbí nǹkan yìí kù
2: ó nǹkan bẹ o nǹkan bẹ ṣe wọn ó yẹ ìgbà tó fi máa bọ pátá pé kán lè wọ ti ìtàn fi lọ ń lùwẹ ló bá rí pé nǹkan kì í sí bẹ olóòtú ṣe wọn fọmọdé làwọn òbúdó ọsọ jù bẹẹ lọ bí ẹnu ṣe wá ya obìnrin ẹ pé
0: ṣe pé pad lọdún yìí síbẹ olúwa
2: ló bá sọ pé àwọn ò lọ swim mọ́lẹ̀ ní o
0: àkóbìnrin yẹn sá
1: ó
2: bá
1: jókòó
2: pé
0: obìnrin yẹn sá
2: eléyìí
0: ti pọ̀ jù tí obìnrin àti ẹ̀gbọ́ yẹn
1: ṣe mọ̀ pé nǹkan tó jọ ni pé ẹni tó bá wọlé kò yàtọ̀
0: nǹkan tí mo sọ nìyẹn
1: completely
0: so contract ti change
1: contract ti change
2: nígbà tí gbogbo ẹ̀ ń dá
1: ẹsẹ̀ mẹ́rin tó dá lórí
0: Nítorí náà lórí eléyìí ti
1: gbòòrò. Ẹ̀rí yàtọ̀ ni. Ẹnu ọyọ ẹyin. Ọyọ fìlà. Ọyọ wig. Ọyọ muscle. Ọyọ six pack. Ó tún wá yọ ti ṣòkòtò kìlókù.
2: Kò yé mi náà o. Ló bá ṣàkọ òwe oná kọ̀wé sí pé ẹjọ́ ẹ bá wa dá sọ̀rọ̀ ṣé kí n continue ni. Àbí.
0: Ọ̀rọ̀ yìí ti di.
1: Ìbéèrè tí mo fẹ́ bèèrè ni pé ìgbà wo ni enhancement ó di àṣejù? Torí kò sí nǹkan tó burú ni pé kéèyàn ṣe enhancement díẹ̀díẹ̀.

0: gbogbo èèyàn ló ń ṣe díẹ̀ díẹ̀ ṣùgbọ́n at what point ìgbà wo ló máa di enhancement náà.
1: Ṣé gbogbo èèyàn ló ń wọ kinní yẹn ni?
0: Kinní ṣé wig?
1: No wig ti ti bom bom ti.
2: Àwọn èèyàn wọ̀ there's a market for it.
0: There's a market.
1: Olúwa o.
2: Ẹni tí ò bá jáde.
1: Mi ò ní mọ̀.
2: O
0: lè má rí nkankan.
1: Anyway, ẹ ti solve mystery kan fún mi lẹ́ni ẹ ṣe gan ni ẹ̀yin olótùú mi. Ẹ̀yin ìyá mi ẹ ṣe gan ni.
0: Kò tọpẹ́.
1: Torí kò yé mi kò yé mi.
0: Kò tọpẹ́.
1: Torí mo wò pé ìgbà tá a dàgbà. Mo pe kí ló ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ mo fẹ́ wò pé ó yẹ ká ṣe study lórí ẹ̀.
2: Wọ́n ní ṣáyọ̀
0: ẹ fún èyí tẹ sọ yẹn a fi àkáǹtì wa ránṣẹ́ kẹ bá a kó mì fún ìrànlọ́wọ́ tá a fún yín.
1: Àánú mi ṣe àwọn ọkùnrin because nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn lélẹ̀.